Ìdíjàvù ọmọ líle jà fojoyé má sá nílé kà sojoyé yé síbi ilé mi ògùn ọlùdé ògùn ṣòkò ó wá dorí òtò atakátura islambo islambo.